0: tàbí ìdàkúlódà bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ a fẹ́ ṣe travel gbogbo ibi tá à ń dé wọ́n ní àwọn kọrin àjọmọ́yìn nínú ẹ̀ ọkọ mi ti kúrò ní nàìjíríà.
1: nínú ẹ nínú àwọn aláṣọtẹlẹ wọn ò sì kọrin àjọmọ́ wọn ṣé ń sọ nǹkan fún ọ kò sí ń táyé ò lè sọ nípa ẹ n tó bá sọ nípa rẹ ó ní the best kí ni ó ṣe fún ọ ẹ kígbe yóò dà fẹmi.
0: tí a ní ṣe operation déètì tán wá fún wa ìjẹjọ ni ní teaching hospital nílọrin pé ká wá ṣe bó a ti máa dé láti saturday wọn ti admit wa mo ní àǹtí mi ẹ jẹ ká lọ two scan yìí ìyá èmi ṣáà ti rí ọmọ yẹn mo ti gbọn òróró sí mo ti gbọn gbogbo ẹ àǹtí mi gan ni tiẹ pọ kí ló dé lọ ya scan padà lọjọ monday nìyẹn bó ṣe ní pé ọmọ 42 days pé a ṣe sí ẹ sì fún mọ nìyẹn o.
1: ẹ gbọmọ lọ.
0: bẹẹni sà.
1: ọba tán kan fòkè lẹẹkan ogun rẹ wọlé mi. ire mi tó ń bọ ọmọ yìí ò sì ní nílò operation mọ láyé. ẹ bẹ́ẹ̀ gbọ́ bí testimony ṣe ń lọ gbogbo ẹ̀yin ọmọ náà tẹ wà ní sunday church ẹgbẹ́ra sọ ọ ní agbára ẹni tó láyé àtọ̀run ọwọ́ yóò kàn ju bẹ́ẹ̀ ṣe rò lọ lónìí ní gbogbo sunday church ẹ múra ẹ sóúnjẹ yín dání wá gbé